nga bërgu waar yooyu moomee waaro ba ba waaro dimbale woon ba ba di baa njàkka si neer ci ginaaw ganjul na nga jaar ba yaax sa tàddulu ko na nga jaay say sayle na nga jaar sareke na nga jaar bilindi sa ginaaw fa doon jàlla sa gànnaar ga jaar dimaroo jaar bitrafia jaar xomaat jaar nasara fili sa géej bi di boobu ma leen wax bi di nekk wàllu si dafa alu waxanjar alu waxanjar bi di nekk fanweer jàmmle bu xore dini bi wax sànde wéere mbokk liggéey moo tax waalo bi ni ko ñagoon démb ñagu baati moo tax waalo kenn mu seen moom jëlof mu si leen moom